nípa òkúrò náà. Ó sọ ẹ́ nẹ̀ ẹ̀wáìwẹ̀ wá fi mọ́. Yín kọ́ tiwẹ̀ Abigail alájìmọ̀kẹ́. Àsúnjẹ sí nu wíwẹ̀ rẹ̀mí wá fi ǹtọ́nsán máa fojú kò chòdì. Léńkò wá fi lò sọ́ ní àgbọ́ kò pé mi. Déo mẹ̀jọ́ ẹ̀tàn tẹ̀lé fúnnà máa tẹ̀lé sọ̀gán fúnnà tí a fọ́ tẹ́jí. Ṣùgbọ́n Akunde mi fó dẹ̀bọ̀ mi tó yí. Ǹjàyí. Ǹjàyí àyè jíjẹ́ máa kó mọ̀ gbére. Yẹn sún dé ǹjàyí máa sọ́sẹ̀ ní bá wa mọ̀. Ṣùgbọ́n dé náà wá ṣe. Òdẹ̀wẹ̀ wá tó sì ṣe mọ́. Òdẹ̀gbẹ́ wá tó sì yéé ṣé mi títe wẹ̀. Dé ṣé mi títe. Àgbàsájẹ́lẹ̀ pẹ̀ fòyà. Bọ̀ dé wá tó yí. Ǹsí àyín wùrà kò wẹ́ pò ní ó jẹ pégbè. Àmọ́ jalè ògbẹ́tẹ́ ìjà yìí tó àsẹ́ni gbègbè mọ́. Ǹdọ̀ iná ń pa ìfífẹ́ lẹ́gùnmá. Àmọ́ máa mọ̀ fífẹ́ dé pépé máa tẹ̀lé sẹ̀gàn àádọ́ mọ̀ mọ̀ fífẹ́ dé. Ayẹ́ afọ́chiwẹ́ ní ó sì ń sọ ní káká jẹ́ fímọ́. Nù ìjọ á dó pọ́ náà kùnà ní ẹ̀mọ́. Ń sọ́mọ̀dọ̀ jùwẹ́ kó sọ wà múgà mọ́ná mi tó gbẹ́sẹ́ ń ṣe mẹ̀. Mi dó pẹ́ náà kùnà. Ń dó pọ́ náà jìkúyàwé náà ò só ejí mọ́. Mẹ̀mẹ́ yẹnu mi tan. Ewa yèyírà ẹ̀sán má forúkọ òṣòdì. Yèyírà ẹ̀sán bẹ̀dọ̀ wá ti to ètò. Àgbọ́ pé ìsọ̀mọ̀ ń bọ̀. Ìjà yìí tó ti to lọ́mọ ìṣùgbà. Sọ̀rọ̀ ìjà yìí sọ tó a lè ètàn jí gbọ́dọ̀ tó wíwá fi gbé tán pó. Ẹ máa tẹ̀rẹ̀ mọ̀ fífẹ́. Ẹ máa tẹ̀rẹ̀ tàádọ́ ẹ̀mí ìjà yìí. Ó rán kò gan régò. Ẹ mọ̀ àṣàyàn gbọ̀ngbọ̀n omi jùwẹ́ tán sí ọ̀dẹ̀ dalẹ̀. Ẹ sọ ìṣèrò ṣoṣo dáódé bọ̀ jùwẹ́ sọ̀wà náà tó ẹ gbé. Dr. Ṣukun Ọlálékan. Kúnúndé tọ́ mi tán tó sàn ẹ́ mẹ́. Ẹ wá fi tó sọ nínú wáyì. Pó tó máa dó kàn pó. Ẹ wá jà yìí, ẹ jà yìí mọ́. Ṣùgbọ́n àtò òdẹ́gòdò ẹ mọ̀ kúrẹ́ tán yìí. Ẹ wá òfin pó tó máa dó kàn pó. Mo wẹ́ gọdọ́ kó ìgbé pó tó hànàrán pó. Pa òkúrú náà. Ànáyò kó ìgbé. Na mẹ́nu gànjí mẹ́tò sáà mẹ́tò Jésù yín kọ́ mẹ́. Ọmọ ìjìkọ́ ẹ̀tàn lẹ́mìí pa òkúrú náà rẹ́mì. Mi pa Jésù ètò ògbẹ́. Lọ́gbọ̀n jọmí ọ̀jìkọ́ ìyàwó ẹ̀tàn dalẹ̀. Òbí yọ̀rùn jẹ ètò gànjí ẹ̀tàn mọ́ tó sọ. Òbí yín kọ́ ẹ̀tàn wẹ̀ Victoria Agbẹ́nẹ̀. Ètò dídọ̀mọ́. Èmi máa sọ̀gán dùnú. Èmi máa sọ̀gán mìnú. Àfọ́nù àkókò pẹ̀lú ẹnu mọ́. Ṣùgbọ́n dé ń jẹ́ kó gbé. Ǹṣe yìí òfin èdò tó lẹ́tẹ̀. Yìí ní àmàsínlé tàbí palasitamọ́nù. Ṣùgbọ́n omi ìjùkọ́ ẹ̀tàn sí òde gòtò sẹ́mẹ. Ẹ̀dọ̀ ń jẹ gángan mọ́. Òòlù ètò fífẹ́ mi fẹ́ gomi máa sọ́ tó fín ní bá. Bí àmọ́ èso gan tó kódọ̀. Ǹjọ́ra tó pọ́nà jùkọ́ ẹ̀rẹ́ náà rìn mí. Ẹ̀rìn àṣàn ti gbọ́ sán fẹ́ gomi sí tó kíláàsì. Yín kọ́ ètò ní gígùn paná tó Jésù yín kọ́ mẹ́. Fẹ́ gomi sí tó kíláàsì. Anyway, tó tó lẹ́yìn lọ akíú farantaisi. Àmọ́ nàádó mìnú ẹmọ̀nà fílẹ̀ mímí tó mẹ̀jìkọ́ ẹ̀tàn sí ọ̀dẹ̀ gòtò tó sẹ́mẹ̀ tó kíláyé ẹ̀jù wáyé. Tó dẹ mẹ̀jìkọ́ ẹ̀tàn gòtò tó kíláyé ẹ̀jù wáyé. Pa òkúrú náà.
Freedom Veronica, menindo to kunu etan. Ba o kuluna. Mekpa o kuluna hemi lu. Mekpa Jesu hemi. Yinko chewe Veronica, Freedom. Nwasan ilugbo region. Eko den.